0: fẹ́sọ́. Kí lẹ ṣe náà? Wọ́n ní èlò lọ ní pé kẹsàn.
1: Wọ́n kọ́ ní 50 million. Náà ni àwọn àgbà fọ́nrán ọkọ̀ọ̀kan. Àwa bí torí ẹ̀kọ̀ọ̀kan wá gbé fóònù fún bí ìṣẹ́jú méjì wá gba fóònù lọ́wọ́ ẹ̀. Wọ́n sọ pé 50 million à ń ṣe ogun owó ní ogun ọkọ̀ pé ẹnì kọ̀ọ̀kan. Ó tàtà bẹ̀rẹ̀ sí gbọ̀n pé wọ́n gba 500 gbé fún ọkọ̀ àwọn gbà wọ́n bá bẹ̀rẹ̀ sí pẹ̀lú gbà wá. Màá tuntun yá tó fún bí ìjẹta ń sọ pé àwọn gba 50 million lọ́wọ́. Sọ́wọ́ ẹ̀ fíwọ̀n pé 500 la ní wọn lára nígbà wọn takú lórí 6 million.
0: Ẹ wá já sí báyìí.
1: 6 million náà la sọ.
0: Wọ́n lè ṣe sán.
1: Ìgbà tí wọ́n ní pé wọ́n tún pè wá pé gbogbo àwọn òbí ọmọ yẹn pé àwọn ti pe gbogbo àwọn òbí ọmọ tó wà nínú ó dín àwọn 20 làwọn wà nínú igbó. Ni wọ́n ní pé wọ́n pàdé àwọn Nìbàdàn. Ní ìwọ̀n ta ní ta lórí ọmọ kọ̀ọ̀kan wọn wá lọ níjẹta. Ìgbà tí wọ́n wá lọ dádì wọn náà lọ bọ́ọ̀dẹ̀ lọ. Ìgbà tí wọ́n wá lọ ni wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ pé wọ́n fi wọ́n fowó sínú àkáǹtì. Wọ́n fowó sínú àti dé imú fèètì yẹn pé wọ́n lọ ṣe èyí wọ́n lọ ṣe ẹfí dọ́là. Nígbà tí wọ́n dóhùn wọ́n lọ ṣe ẹfí dọ́là.
0: For each family now, the amount they paid or the ransom demanded seemed to vary. And now she said about 6 million was demanded from her. And then they were able to raise that money, and then you told them to change it into dollars, and you know all of that story. But and you know all of that story. But most importantly, is let us ask her the question about the release.